Lónìí, à ń ṣe àyájọ́ ọjọ́ ìyá, Mother's Day celebration. Ẹ̀yin ìyá, àwọn ọmọ wa ràn wá sí yín o, wípé kí a dúpẹ́. Lọ́wọ́ yín lórí akitiyan tí ẹ ṣe lórí wa. Ìyá mi, màá mi, ìyá mi ọ̀wọ́n, ìyá mi wúrà mi, abiyamọ tòótọ́, abiyamọ abọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀, abiyamọ okú ọ̀rọ̀ ọmọ. Ìyá mi kìí ṣe àbígbà olùgbèjà àkọ́kọ́ tí ọmọ ń sábá. Ọ̀kan irú rẹ ni mo ní, òrìṣà bí ìyá kò sí. Ìyá lalábárò ọmọ nílé ayé, màá mi, màmá mi, ìyá mi, mọ́mí mi. Ìyá kan ni mo ní, mo tún ní àwọn ìyá tó dúró, tó ń ṣe bí ìyá fún wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn. Ìyá mi tó gbé mi sínú fún oṣù mẹ́sàn-án, tí ó tún fún mi ní ọmú mu ju oṣù mẹ́fà lọ. Nínú ìlera, nínú àìlera, nínú rírí jẹ, nínú àìrí jẹ, nínú ọ̀pọ̀, àti nígbà tí kò sí rárá. Ìyá mi, ìyá mi, ìyá mi adúmáadán, arẹwà obìnrin. Ìyá mi apọnbípo rẹ, oníwà tútù. Ìyá mi nì, ìyá mi tó pọ̀n mi fún ọdún mẹ́ta. Ìyá mi tí ò lè sùn, tí ń bá tí ì sùn. Ìyá mi tí ara mi kò bá yá. Ìyá mi kò ní lè ní ìbàlẹ̀ ọkàn. Ìyá mi, ìyá mi, ìyá mi a máa sá sókè sódò kí ara mi bá lè balẹ̀. Bí ń bá jẹun, ìyá mi kò lè jẹun. Ìyá mi a gbé mi sáyà. Ìyá ọmọ á pọ̀n wọ́n. Ní ọ̀gànjọ́ òru, wọ́n a máa pàṣẹ fún ọmọ kí ó bá lè sùn. Ìyá jìyà púpọ̀ lórí ọmọ. Ìyá lalábárò ọmọ. Àdúrà ìyá ṣe pàtàkì ní ayé ọmọ. Ìyá mi, màá mi, alábò mi, ìyá mi laṣọ mi, ìyá mi ọlọgbọ́n ènìyàn akíkanjú obìnrin. Ìyá mi a máa ṣe takuntakun láàrin ẹbí, láàrin ará àti ní àwùjọ. Ìyá mi, ìyá àjọkẹ́, ìyá àbẹ̀ní, ìyá àríkẹ́, ìyá àṣàkẹ́, ìyá olúkẹ́mi, olúṣèyí, olúwọlé, ìyá adékúnlé, ìyá mi, ìyá mi. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ń kí ìyá mi ní èdè ti Èkìtì. Èyé mi, èyé mi lúkàlùkà, èyé mi. Ẹ jọ̀wọ́, ẹ jọ̀wọ́ ní ọjọ́ òní, ẹ bá mi kí àwọn ìyá àwọn tí ó dúró fún wa gẹ́gẹ́ bí ìyá tó ń tọ́jú wa. Ẹni bá ní ìyá láyé, kò ṣọpẹ́. Ẹni tí ìyá rẹ̀ ti lọ ibi àgbáre, kò dúpẹ́. Ẹni tí kò mọ ìyá rẹ̀, kí ó dúpẹ́ bákan náà, nítorí pé a kò lè fi ọwọ́ rọ́ ipò ìyá àti akitiyan tí àwọn ìyá ń ṣe lórí ọmọ. Kò ṣe é fowó rà. A kò lè san ní dollars tàbí pound sterling tàbí euro. Ẹ̀yin ìyá, mo bá yín yọ̀ ní ọjọ́ òní. Kíkú má pa yín, kí àrùn má ṣe yín, kí Ọlọ́run lọ́ra ẹ̀mí yín, kí ẹ jẹun ọmọ dalẹ́ nínú ayọ̀, nínú ìdùnnú, nínú ìlera àti àlàáfíà. Kí ẹ jèrè àwọn ọmọ yín, kí àwọn ọmọ yín náà san ọjọ́ fún yín, kí ojú yín ríre àwọn ọmọ yín. Ẹ bá mi gbé gbogbo ìyá wa lárugẹ lọ́jọ́ òní. Ìyá mi, màmá mi.

0: kí ni ìtumọ̀ orúkọ yín?
1: Ìtumọ̀ orúkọ ńlá ni orúkọ mi o. Orúkọ mi ìtumọ̀ ẹ̀ ni pé Olúwa fẹ́ mi. Tó túmọ̀ ní èdè òyìnbó wípé Olúwa fẹ́ràn mi, Olúwa fẹ́ mi.
0: Meaning the Lord loves him, God loves him. That's awesome. Ìlú wo lẹ ti wá náà?
1: Mo wá láti Ìjẹ̀bú Waterside. Ìlú kékeré ṣùgbọ́n ìlú tó tún tóbi ni. Orúkọ ìlú náà ń jẹ́ Ìmàkun omi ní Ìjẹ̀bú Waterside Local Government ní Ogun State.
0: Kí ni òwe nílẹ̀ Yorùbá tí ẹ gbádùn jù?
1: Ní ìgbà tá à ń dàgbà díẹ̀díẹ̀, òwe ta máa ń gbọ́ lẹ́nu àwọn tó jẹ́ òbí wa ni Bámi-nọ́mọ mi kò dénú ọlọ́mọ. Mo máa ń fi ṣàlàyé fún wa pé kò kí ń ṣe gbogbo nǹkan ni èèyàn máa ń tojú bọ̀. Èèyàn lè rò pé èèyàn ràn yàn lọ́wọ́ láti bá ẹlòmíì tún nǹkan ṣe, ṣùgbọ́n tí yóò ṣe kókó dénú ẹni náà.
0: Oúnjẹ wo lẹ gbádùn jù nílẹ̀ wa?
1: Fufu àbí iyán àtọ̀bẹ̀ ẹ̀gúsí.
0: Kí lẹ fẹ́ràn nípa èdè Yorùbá gangan? Kí ló dé tẹ ṣe fẹ́ràn èdè yẹn?
1: Lákọ̀ọ́kọ́ náà, èdè abínibí mi ni, èdè ibi tí mo ti wá ni. Èdè tó dẹ̀ ní oní tó níyì púpọ̀, tó dẹ̀ ní tó tún ń gbé àṣà wa lárugẹ. For example, àbí láfi àfiwé, èdè kan ní èdè Yorùbá ó lè túmọ̀ sí oríṣi, ọ̀rọ̀ kan lè túmọ̀ sí ìtumọ̀ bíi márùn-ún. A lè sọ pé a ronú sí àwọn èdè ni o. A lè sọ pé irú ìwọ, ìwò, ìwò. Iwo is something else. So, èdè Yorùbá jẹ́ èdè tó jẹ́ pé ó wà culturally rich. Ó dẹ̀ jẹ́ èdè tó ní tí ó bọ̀wọ̀ fún àgbà. I mean, it's a kind of language that shows respect. That, you know, it's not a language that, you know, there's no way you can speak Yorùbá that it will sound disrespectful. Èdè tó jẹ́ èdè àpọ́nlé ni àti láti bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà.
0: Arákùnrin Balẹ̀-ilé àwọn adé ní ẹ ṣe gan ni fún àwọn ìmọ̀ràn àtàwọn ọ̀rọ̀ tẹ bá wa sọ lénìí. A dúpẹ́ lọ́wọ́ yín gan. It's back to you guys lórí Radio 4EB Yorùbá Language Program. Àwọn olótùwa Ọlá àti Ṣèyí, ẹ ṣe gan ni.

0: Ẹ̀ka bọ̀, mo lérò pé ń gbádùn wa. Àti gbogbo àwọn tá a bá sọ̀rọ̀ ní àwùjọ níbi tá a ti ń káàkiri tá a jáde síta ní gbogbo àdúgbò. À ń bá wọn sọ̀rọ̀, àkọ̀rí wọn náà ni àdẹ̀ ń bá wọn sọ̀rọ̀. Ó ti ẹ̀ wú mi lórí pàápàá àwọn ọmọdé tó ń sọ Yorùbá, tó ń sọ Oríkì. Orí mi wú o.
1: Àwọn ìyá wọn kọ́ wọn dáadáa ni. Ó sọ ó ní màmá bàbá òun.
0: Ló kọ́ òun lórí kì.
1: Nígbà tó ń wá.
0: Ẹ jẹ́ káwọn náà kọ́ àwọn ọmọ wa lórí kì.
1: Ká kọ́ àwọn ọmọ wa lédè.
0: Lédè.
2: Kádẹ̀ tún kọ́ wọn lórí kì
0: wọn. Kádẹ̀ tún kọ́ wọn lórí kì wọn náà.
2: Orí kì tó bá dá ni o.
0: Sórí kì tí ò dá wà.
2: Àwọn orí kì kan wà. Ṣé kí n sọ̀kan fún yín? Àwọn bí orí kì í apàná jàre.
1: Torí ọlọ́run. Fàbú yẹ.
2: Kì í ṣe fàbú o.
0: Orí kì yẹn lágbára.
2: Àwọn orí kì kan wà o.
0: Orí kì náà, orí kì dà. And then àwọn orúkọ olóríkì náà wà bí àwọn Anike, Arike, Ajani,
1: Ajoke,
0: Atinuke, Arike, Asake,
2: Abeni
0: Abefe, Ajani,
1: àti nǹkan tí olóòtú ọlá tó ń sọ nípa àwọn ìyá wa lénìí.
0: Ìyẹn gan lágbára.
1: Ó jẹ́ kó rí mi wú.
0: Orí mi wú. Orí mi wú.
1: A dedicate sáwọn ìyá wa o.
0: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni.
1: Gbogbo àwọn ìyá wa nílùú Australia.
0: Àti ní àgbáyé.
1: Àní gbogbo àgbáyé. Adúpẹ́ lọ́wọ́ yín.
0: Adúpẹ́. Ẹ̀kúṣẹ́.
1: Ẹ̀kúṣẹ́.
0: Ẹ̀kúṣẹ́. Àmọ̀rírì iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe. Àwọn ìyá wa náà ló ń gbé àṣà wa lárugẹ.
2: Bẹ́ẹ̀ni.
0: Ní gbogbo ọ̀nà. Ọ̀nà kọ́ a ní èdè. Àwọn kọ́ a bá ṣe ń so oúnjẹ. Àwọn bá ṣe ń ṣe nǹkan. Àwọn òwe. Àwọn náà máa fò òwe búyàn.
1: Búyàn.
0: Ìgbà mi.
1: Kọ́yàn lọ́gbọ́n.
0: Kọ́yàn lọ́gbọ́n.
1: Ìwà ni búyàn.
0: Lọ́ba nù ẹ̀ lọ́rọ̀. Owó ẹ̀dẹ̀ náà máa fi nù ẹ́ lọ́rọ̀.
1: Ìgbà mi wà máa bẹ̀ wọ́n pé kán nù ẹ̀.
0: Kán nù ẹ̀.
2: Ju
0: kán nù ẹ̀ lọ́rọ̀ ni. Torí àwọn ọ̀rọ̀ yẹn máa ń lágbára.
1: Ọkọ kí máa mẹ́rin sọ pé o tì wọ́n lójú àbójú.
2: Adójútì
1: mi. Adójútì mi. Wà á dẹ̀ kọ́kọ́ dákẹ́ ni. Wà á ti mọ̀ pé tiẹ̀ tà.
0: Wà á dẹ̀ ti rojú wọn. Àti bọ́ ṣe máa gbọ́n ẹsẹ̀. Wà á ti mọ̀ pé.
1: Dojú ti mi.
2: Gbà bí wọ́n lè ra máa mi orí.
0: Máa mi orí.
2: Wà á máa rò pé.
0: Ọ̀rọ̀ yìí ń bọ̀ ọ́ fẹ́ láàyè.
1: Ṣé o ti jẹ́ rí lóru? Wọ́n á ti fẹ́ pàtàn fún ẹ ní kò bá nǹkan tó ṣe. Tó ti rògbò ti tán tó lọ
0: sùn. O dẹ gbọdọ togbe padà o.
2: Ta ló bí ẹ?
0: O gbọdọ togbe o.
1: Ọwọ́ tó máa land lórí ẹ ló máa stabilize ẹ.
0: Wà á jí ni straight.
1: Stabilize ẹ ni one time.
0: Wà á nu ẹ ní gbogbo ọ̀rọ̀ yẹn.
1: Wà á try ẹ.
2: Kíákíá ló máa dọ̀bálẹ̀ ló máa kúnlẹ̀.
0: Ó máa bẹ̀rẹ̀ ẹjọ́ má bínú mọ́.
1: And then ọ̀rọ̀ pé wọn ò ní raṣọ. Wọn ò ní wọṣọ tuntun. Tó máa gbọ́ pé nǹkan wọn wà báyìí tó máa jẹ́ kí ayé ọmọ yìí dá sí. Wọ́n kó wọn sí ni.
0: Wọ́n kó wọn sí ni.
1: Wọ́n ta gold. Kò sí nǹkan tó ní ṣe. Wọ́n ní lọ́lídé. Ṣé mo ń sin àwa mama travel à ń lọ́lídé? Wọ́n ní lọ́lídé gbogbo owó yẹn. Pé
0: ọmọ mi, ọmọ mi,
1: owó àjọ, owó àjọ.
0: Then kò ń tán. Even ẹni tó ti dàgbà tó ti ná ọmọ tiẹ̀. Torí mo rántí ìgbà kan tí màmá mi wá kí mi, àwa fẹ́ jáde. Mo ti ná ọmọ o. Wọ́n ní òtútù màá mú ẹ ní wọ sweater. Mo wá wò pé àbà. Bọ́ wọn ò tiẹ̀ ro reflex ni. Wọ́n ní òtútù mo lọ mú sweater. Wọ́n ní mọ́mí mi need sweater. Mo ti lọ sí
1: orí. Ọ̀rẹ́ mi tó jẹ́ doctor. Tó ní cold díẹ̀. So màmá ẹ̀ wá ń sọ fún ní àwọn nǹkan tó yẹ kó lò. Kó fàbò ní kí sáyẹ̀. Kó ṣe lé. Kó ṣe wọ́n ní. I'm a doctor ni mi onisegun ni abi onisegun ni mi abi ba o le ani no listen
0: nkan to sise ni
1: you know what mother knows it all
2: mother knows it all
0: you argue
1: e wo asiko ati lo o adupe lo gbugba won iya wa ke ni ose to da e ranti pe ko sin kan to nbo la toke
0: ti le o gba
1: Odabo,
3: you're listening to 98.1 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makurum Bear, Tobakurum Bear, Timba Mue, Wajeba. Don't touch that dial.
4: Have you ever felt like your voice could matter? If only you had the chance to share it. At Radio 4EB, it's not about being perfect, it's about being heard. From broadcasting and podcasting to producing and behind the scenes roles, you don't need experience, just the desire to be a part of something bigger. With a Radio 4EB membership, you'll gain access to free training, real opportunities, and a welcoming community that celebrates every voice. This is more than radio. It's connection. It's belonging. It's you. Head to our website and become a member today. 4eb.org.au. New year, new opportunities to nominate. Know a local legend making a real difference? A volunteer who generously gives their time and talent. An entrepreneur creating economic opportunities for Queenslanders, or a woman who helps other women build economic security. Maybe it's an initiative that builds understanding between cultures, or a small organization supporting multicultural communities. Or is it someone who has dedicated their life to shaping a more connected, cohesive Queensland? Get them the recognition they deserve. Nominate now for a Multicultural Queensland Award. Get amongst it at www.qrd.gov.
5: 98.1 FM. 4EB, sharing the world with you.
6: Next, the Sri Lankan program.
7: FM Taranga, Anuatai Dasamayako Sevika Shinivana, 4EB Prajagwan Vidhuli Seveye, Irida Singhala Vedasatahana, Metansite.